0: pé si àwọn orílẹ̀-èdè Spain lọ́wọ́ ẹ̀yìn Simon òun ló wà lọ́wọ́ ẹ̀yìn Poro òun ni yóò máa wọ jẹ̀sí number 12 Tubasi jẹ̀sí number 22 Laporte jẹ̀sí number 14 Cucurella jẹ̀sí number 24 Rodri jẹ̀sí number 16 àwọn ló wà níwájú àwọn center back yẹn Ruiz jẹ̀sí number 8 àwọn yẹn wà ní ọwọ́ àárín ta máa ń sọ̀rọ̀ nípa midfield fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain ní ọwọ́ iwájú wọn Ari Lamine Yamal Dani Olmo àti Benna àwọn yẹn ni wọ́n wà ní iwájú wọn ẹ má gbàgbé ni pé 4-2-3-1 ni formation tí wọ́n lò Oyarzabal òun ni ó wà ní ọwọ́ iwájú wọn gangan ni wọ́n lò gẹ́gẹ́ bí main striker wọn ní alẹ́ òní àbádẹ́ ń sọ̀rọ̀ nípa ti àwọn Belgium báwo ni àwọn náà ṣe to formation tí wọ́n ẹjẹ́ ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé 4-2-3-1 ni formation tí wọ́n lò ní alẹ́ òní Kutuz ló wà lọ́wọ́ ẹ̀yìn Kaipa òun ló wà lọ́wọ́ ẹ̀gbẹ́ ní ọwọ́ ẹ̀yìn a máa sọ̀rọ̀ nípa left back Kaipa ló wà ń bẹ̀ center back méjèèjì àwọn tó wà lọ́wọ́ ẹ̀yìn Ari Marcelli Ngoy jẹ́sí number 25 21 jẹ́sí number 21 Castagne òun ló wà ń bẹ̀ lọ́wọ́ àárín àwọn méjì àwọn tù yẹn a máa sọ̀rọ̀ nípa 4-2-3-1 àwọn méjì tó wà lọ́wọ́ àárín gbùngbùn yẹn jẹ́sí number 23 Raskin jẹ́sí number 20 Vanaken òun ló wà ní àárín àwọn àti Raskin ta bá ń sọ̀rọ̀ nípa ọwọ́ iwájú Jeremy Doku Kevin De Bruyne àti Trossard Trossard jẹ́sí number 10 Kevin De Bruyne jẹ́sí number 7 Jeremy Doku jẹ́sí number 11 Katalery ìyẹn gangan ni main striker wọn atamátàsí tí wọ́n fi sí ọwọ́ iwájú òun gangan ni number 1 òun ni 1 yẹn nínú formation yẹn ó yá láìdénà pẹ́nu ó ti gbìnà yá o ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain àti orílẹ̀-èdè belgium ó ti gbìnà yá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní alẹ́ òní Vindi kí ni àwọn nǹkan tí wọ́n ń retí nípa ìfẹsẹ̀wọnsẹ̀ what is your experience what are your expectations kí ni àwọn nǹkan tí wọ́n gbà lérò pé yóò ṣẹlẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ohun tí a rí lánàá láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè france àti orílẹ̀-èdè morocco kí ni èròǹgbà rẹ̀ kí ló ń fojú sí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí
1: well this is not a game of underdogs this is a game of two great teams and they have they've had a lot of experiences when it comes to World Cup from the World Cup point of view these ones are not small teams and Belgium will be going on head to head toe to toe with Spain and Spain being one of the champions of the world they have a very good and let me say they have a rich history when it comes to world football so it will be a very great game tonight tactically it will be a great game so what I'm expecting is just a great game I don't really have a lot to expect here but a great game and I hope that the better team wins in this match
0: àwọn nǹkan tí wọ́n ń sọ ní èdè àbínibí pé àwọn rò wípé orílẹ̀-èdè tó bá ṣe dáadáa jù ni yóò gbìyànjú láti jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé a ti wà ní ìṣẹ́jú kan ti kọjá báyìí two minute played níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain àti orílẹ̀-èdè belgium tábàdẹ̀ ń sọ̀rọ̀ nípa head to head àwọn méjèèjì tábà ń sọ̀rọ̀ nípa bí àwọn méjèèjì ṣe ti láǹfààní láti kojú ara wọn sẹ́yìn wọ́n ti pàdé ara wọn ní ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti pàdé ara wọn nígbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ tábà ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè spain àti orílẹ̀-èdè belgium spain jáwé olúborí ní ìgbà mẹ́fà nígbà tí orílẹ̀-èdè belgium nínú àkọsílẹ̀ nínú history wọn ti láǹfààní láti na orílẹ̀-èdè spain rè wọ́n gbá draw kan ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wọ́n dẹ̀ ti láǹfààní láti mi àwọn láàrin ara wọn dáadáa ṣùgbọ́n èyí tó kàn wá pẹ̀ gbogbo òun ni pé látìgbà tí wọ́n ti ṣe àgbékalẹ̀ àwọn orílẹ̀-èdè méjèèjì yìí lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìgbà mélòó ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pàdé ara wọn ìgbà méje ni wọ́n ti láǹfààní láti kojú ara wọn tí orílẹ̀-èdè spain dẹ̀ ti jáwé olúborí ní ìgbà mẹ́fà tí wọ́n dẹ̀ gbádùn kan ẹ jẹ́ ká wo nǹkan tó máa ṣẹlẹ̀ lálẹ́ òní láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain àti orílẹ̀-èdè belgium gẹ́gẹ́ bí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ṣe ti ń gbìnà yá ní báyìí ẹ jẹ́ kí a fìdí rẹ̀ múlẹ̀ wípé láti

0: wọ́n ọ̀tún sí ọwọ́ òsì ní orílẹ̀-èdè spain wọ́n gba láti ọwọ́ ẹ̀yìn wọ́n gba lọ sí iwájú tí a bá wá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè belgium wọ́n gba láti ọwọ́ iwájú wọ́n gba lọ sí ọwọ́ ẹ̀yìn ó yẹ kó ti yẹyin bẹ́yẹn gẹ́gẹ́ bí o ṣe ń lọ lórí pápá là ń gbìyànjú láti máa sọ di mímọ̀ fún yín dani omo òun ni ó ṣe bẹ́ẹ̀ ó ti sọ pass yẹn pẹ̀lú nǹkan tí mo rí àwọn spain yìí wọ́n ti attack orílẹ̀-èdè belgium throwing ní pápápá lame yama agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn kò gbé kúrò lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ sí number 4 tàbá ń sọ̀rọ̀ nípa machelli òun ló gbá bọ́ọ̀lù dànù lọ́wọ́ lame yama kúrò ó ti sọ true yẹn ní pápápá rodri orílẹ̀-èdè spain ní bọ́ọ̀ ṣì wà lọ́wọ́ wọn lásìkò yìí rodri dani omo lame yama ó ti bọ́ sí ọwọ́ jeremy doku ó láǹfààní belgium ọgbà sọ́wọ́ ẹ̀yìn sọ́wọ́ machelli ngoye kevin de bruyne ó dá padà sọ́wọ́ ẹ̀yìn bóyá wọ́n fẹ́ lọ tutù láti ọwọ́ ẹ̀yìn yẹn ni ó dá padà sọ́wọ́ aṣọ́lé futures wọ́n dẹ̀ ń tò láti ọwọ́ ẹ̀yìn castagin ó ti bọ́ sọ́wọ́ orílẹ̀-èdè spain rodri òun ló ní bọ́ọ̀ wà lọ́wọ́ ẹ̀ lásìkò yìí ó dẹ̀ ti gba sí ọwọ́ ẹni tí ń ṣe bruce kubasi wọ́n ti gba padà lọ́wọ́ orílẹ̀-èdè spain ó tutù padà sọ́wọ́ orílẹ̀-èdè spain gurela bruce rodri lame yama ó ti pọ̀ jù nígbà tó máa fi kọ̀ntrẹ́ ó kọ̀ntrẹ́ sọ́wọ́ aṣọ́lé sọ́wọ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn tàbá ń sọ̀rọ̀ nípa cyper kúrò ló fẹ́ sọ train ó dẹ̀ sọ sí dani omo wọ́n dá padà sọ́wọ́ ẹ̀yìn sọ́wọ́ lapote kubasi lapote wọ́n ń gbìyànjú láti tì lọ sí ọwọ́ iwájú ó ti bọ́ padà sọ́wọ́ orílẹ̀-èdè belgium dá padà sọ́wọ́ ẹ̀yìn sọ́wọ́ ngoye ọwọ́ ngoye ní bọ́ọ̀ wà lásìkò yìí kevin de bruyne jeremy doku throwing fún orílẹ̀-èdè belgium ẹ má gbàgbé pé jeremy doku yìí òun ni ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ìyàwó rẹ̀ bímọ ọkùnrin eléyìí ló fi gba ààyè ó tó di wípé ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ó gbìnàyá ṣùgbọ́n a dúpẹ́ pé ó ti padà sọ́dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ lórí pápá ó dẹ̀ wà lórí pápá lálẹ́ òní níbi tí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ ti ń ní lọ́kàn wípé àwọn fẹ́ tẹ̀síwájú níbi ìdíje yìí dani omo ẹ̀yin ti barcelona ẹ jẹ́ máa fi àkókò yìí kí yín wípé ẹ ti láǹfààní láti gbé ẹni tí ń ṣe karim adeyemi láti inú ikọ̀ agbábọ́ọ̀lù borussia dortmund bẹ́ẹ̀ a dẹ̀ máa láǹfààní láti máa sọ di mímọ̀ fún yín nípa ti àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè àgbáńlá ayé. won se gbe igbele won kan won se gbe jade ta ba so nipa latest FIFA ranking won fi lede ni aipe yi eni ni won gbe jade ipowo ni ko agbabodo lede Nigeria pelu ba se kopa nibi DJ fi eye agbaye o to di bi pe DJ fi eye agbaye binoya ipo eta lawa ta ba nsoro nipa awon orilede ti ajo FIFA ti won se agbeye won ni ile adulawo o ti fa lame yama won ti fa asubu o ta lo fa asubu ohun yalenu lo je Trusad, awon lo dogbon fa lame yama asubu won de ti mu free kick yen fun awon ti spin lame yama o duro ti ball ohun ati mori rodri ninu box 18 moderi Basi ninu box 18 kukurela na wan be ki lo le fi free kick yi se won gbe o Rodri Cucurella awon bejo mo budwes mo budie sitani o mo ti wa da para so weyin o ti para so wa surely won futures taban so ni pa Pedri surprise fun opo awon eyan pe Pedri is not starting ko bere ife se won se yi pelu awon ti orilede Spain le li so nipa Pedri ti o se lori papa so ma yo le fun orilede Spain abi won le se without Pedri tonight
1: taban soro nipa awon coaches won mo nkan ti won se ko si o ma lose owo ni lose o mo nkan to nse ko to wa o ti se homework so ohun ti o se homework o mo nkan to nse as a professional coach you understand so to me this is not a kind of game that we see akoloyan kan koloyan kan ti o ba je aso pe nkan to se da ti o ba je ani pe itori ko lele ni sugbon football ri be ta ba ri nkan ti Spain play Spain fe ma dominate won fe ma retain ball nkan ti Belgium se ni wipe won wa counter so ise yen ma reduce there lori midfield won so well Coward I ti really mo idi ti Pedri se wa ni ori bench lale sugbon e je ka wo nkan to ma sele pelu awon awon footballers ti o lo si arin yen
0: tabare wa so pelu iseju mokanla 11 minutes ti won ti gbaye ki le so si ifese won se ti o n lo lowo yi ki le ba o le se le rate orilede Spain si orilede Belgium pelu nkan to n sele lowo lowo yi
1: awon teams mejeji na won si nsora won gba na ni won si nsora won gba
0: orilede kan yojo orilede
1: beni ta ba ma wo tactic no matter ninu football o ti awon kan wa lati ma di ball mu sugbon ton ba ri any opportunity won fe lo ni ta ba ri orilede Norway ni last match won ti won fi na Brazil e mo wi pe ko te in fact ko se ni to mo wi pe Brazil ni ni possession to iyen everybody drew the sugbon ta ba mo wo nkan to stand out eyan kan lo ko stand out which was Haaland
0: orilede Spain ni won sere o won sere pelu bi kan se n lo ye emi de ri wipe se ki je wipe orilede Belgium se ki je pe won fe ma dile fun orilede Spain bayi e de mo pe orilede Spain yi awon na won gbiyanju lati ri pe gbogbo anfani ti won ri gbogbo chance ti won ri won se amulo re dada o n pe fun foul ko ba lowo ṣugbọn adari ayo mo nkan ti o n se so nibi ti ifese won se yi de duro 12 minutes played iseju mejila ni o ti lo nibi ifese won se yi Jeremy Doku owo e ni bo wa lasiko yi every o gbiyanju lati se across yen wole ṣugbọn owo asole fun ikọ agbábọ́ọ̀lù Spain lo bọ́ sí asole lọ́wọ́ ẹ̀yìn ìyẹn ta bá ń sọ̀rọ̀ nípa Kuiper èyíkéyìí tó bá jẹ́ orílẹ̀-èdè Spain won tun to lati owo yen o de wa lowo kubasi lasiko yi mada para fun la porte kubasi Danny Omo mada para fun kubasi la porte ni to fe oni pass yen o de ti fun eyan kan won ti da pada sun odo oi pass yen wole dada Rela Danny Omo Lame Yama Kevin De Bruyne o pass si Jeremy Doku o won ti ku basi to le lo lara o ti lo lara o kunyan kan o pass Kukurela o fara di ball yen short nti Trossard throwing fun orilede Belgium avan soro nipa ifesewonse ye o je ifesewonse to orilede mejeje ti won need nitori pe awon na fe teso waju nibi idije fi eye agbaye ye orilede Belgium awon na ngbianjo lati ri pe awon mi awon Jeremy Doku Lame Yama o lo tun lo yi o bi o fe so pass ṣugbọn farada Rodri o so si Kukurela o pass si Kukurela awo Kukurela ni bo wa lasiko yi won da pada fun Rodri Danny Omo o le se o gbianju e ṣugbọn ko ri mu dada Danny Omo pariwo Lame Yama o le so nipa Lame Yama pelu nkan to ti gba so far nibi ifesewonse yi
1: gege bi a se ri wipe based on the tactical plan ti awon mejeji se ni any team to ba ti fe play against iru awon teams by ti Lame Yama wa e mo wipe ise bi erin ni eni ti amuti ise bi erin lo fe se so the person has to walk like an elephant so I feel like yes, he's still trying to get his feet and the man that's on him is trying to double his hustle, let me just put it that way, because Lame Yama is not a kind of player you can just leave alone like that. So but so far so good, he has been trying to get the balls, to create chances, to see pocket passes and to see the loopholes in the defense of the Belgium team. So tonight we are still going to see a lot from there. One thing about this kind of games is that you just need a moment of magic, irrespective of the tactic you're playing or irrespective of the kind of players you are playing against or with. So Tabari Basenri lati aro Spain lo dominate won gba ball won pass ira won awon won dominate so ko si nkan ti Belgium fe se ju ki won react si nkan ti won play lo Tabari ti ri counter ni awon na wa so be se bere lekan wi pe kilode ti Pedri gan o se si ninu match na la se ma so wi pe pelu gbogbo nkan ti Lukaku fun won ni
0: iwaju yen
1: ni owo iwaju yen kilode ti ohun na se sinbe sugbon Tabari ni tournament we have been seeing Lukaku coming off coming from the bench
0: o den se dada
1: to ba ti wole so most of their games ti won win he was coming from the bench and this is one of the tactical factor we are talking about so awon coaches yen won mo nkan ti won se so Lame Yama e je ka wo nkan ti o ma se because ohun bẹ́ẹ̀ ni pé ẹrù yẹn náà sì wà lórí ẹbí Messi Argentina náà ni bo so let's see what happens tonight.
0: Ọ̀nà ẹ̀jẹ̀ ká wo ohun tí Lamine Yamal lè ṣe láti fi ran orílẹ̀-èdè rẹ̀ lọ́wọ́ bóyá wọ́n lè tẹ̀síwájú sí ìpele tí ó kàn. Ẹni kejì mi dẹ́n gbìyànjú láti sọ dímọ̀ pé bí mo ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wípé kí lóde tí wọ́n ṣe bẹ̀rẹ̀ Pedri níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni ìbéèrè yẹn ṣe wá lórí Romelu Lukaku wípé tí a bá ní ká rò ó bí Romelu Lukaku ṣe ń ṣe ó yẹ kí ó bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ṣùgbọ́n wọ́n ní àwọn akọ́nìmọ̀gbá yẹn iṣẹ́ yí wọn wọ́n mọ ohun tí wọ́n ń ṣe ní alẹ́ òní 18 minutes played níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ìṣẹ́jú 18 ni a wà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Belgium tàbádẹ́ rí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ẹ rí pé ẹ̀yin tẹ bá ń ṣe rí rẹ̀ tẹ́bàdẹ́ láǹfààní láti wo orílẹ̀-èdè Spain wọ́n ti ń dominate wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn làwọn ni tíkítàkà wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn làwọn ni páàsì yẹn lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbìyànjú láti dani Olmo ó ti ń tẹ̀síwájú ó dẹ̀ ti fún Lamine Yamal ó dẹ̀ ti fún ẹnìkan wọ́n ti mú fún orílẹ̀-èdè Belgium Lamine Yamal tàbá sọ̀rọ̀ ń gbìyànjú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ dání ó mú náà dẹ̀ ti ń gbìyànjú ṣùgbọ́n alẹ́ yìí lè sọ tàbá sọ̀rọ̀ nípa àwọn ti Belgium alẹ́ yìí lè sọ wípé ó ti ṣèdá pẹ̀lú ìṣẹ́jú tá a dé yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Belgium tàlẹ́ yìí lè single out wípé ó ṣe dáadáa nínú orílẹ̀-èdè Belgium.
1: So well, starting from the defense, everybody is playing collectively. Amari pe awon players ti won je attackers, they are coming from the front to the back to also help the defensive midfielders and the defenders. But ni owo waju Doku la siri ti o n gbe boju and De Bruyne amo wi pe ninu team yi quote on quote arugbo ojo ni. So but own experience ti won wa lo fa ti won se wo pe this kind of person ko ye ki o wa lori bench o mo bi won se read game o mo o le ori passes ti eyan koko ri lori field. So a le so pe ohun na sugbon ta ba wo gbogbo won mark ni so won need lati ti Belgium ba ma se won need lati take game yen to they need to take the game to Belgium I mean to Spain rather to Spain. So
0: tẹ̀tì gbọ́ báyìí tó ń bá fẹ́ fi yé wa wípé years àwọn ṣe tán fún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ ṣe ju bí wọ́n ṣe ń ṣe lọ lásìkò yìí tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Belgium orílẹ̀-èdè Spain wọ́n ti ń láǹfààní láti máa wọlé sí orílẹ̀-èdè Belgium jù tí nǹkan bá dẹ̀ ń lọ báyìí ó ṣe ṣe kó jẹ́ wípé orílẹ̀-èdè Spain wọ́n á kọ́kọ́ mi àwọn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kejì mi náà ṣe sọ wípé orílẹ̀-èdè Spain orílẹ̀-èdè Belgium wọn tí ì ṣe ohun tó bad jù wọn tí ì ṣe ohun tó burú jù wọ́n kàn ń gbìyànjú láti rí i pé àwọn jọ ṣiṣẹ́ pọ̀ láti rí i pé orílẹ̀-èdè Spain kò ráyè Troyin fún orílẹ̀-èdè Belgium Kevin De Bruyne òun ni ó dẹ̀ sọ Jeremy Doku fẹ́ gbìyànjú láti páàsì Kevin De Bruyne láti ibẹ̀ ó lọ sí Troyin gbàgbé Eagle 7 Sport Radio 103.7 FM tàfidí kalẹ̀ sílùú Abẹ́òkúta ti ń ṣe olúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà láwà níbi tá a ti ń fún yín bó ṣe ń lọ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Belgium. Fídí rẹ̀ múlẹ̀ fún yín pé àwọn èèyàn kan lórílẹ̀-èdè Brazil lẹ́yìn tí orílẹ̀-èdè Brazil já kúrò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé wọn lè gbàgbé wípé orílẹ̀-èdè Norway ló já wọn kúrò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró yìí wọ́n ní ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ akọni nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil ló ti ń pè fún wípé kí wọ́n lé ẹni tí ń ṣe Carlo Ancelotti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil látàrí bí kò ṣe dáadáa tó ní ojú òye tiẹ̀ ní o bí kò ṣe ṣe dáadáa tó orílẹ̀-èdè Brazil. Ẹ jẹ́ ká sáré yà kúrò lórí ọ̀rọ̀ àwọn Spain yìí ká lọ sí orílẹ̀-èdè Brazil. Ṣé ẹ̀yin náà lè sọ dìímọ̀ pé pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Brazil níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé yìí ṣó tó kí wọ́n lé Carlo Ancelotti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil?
1: Tẹ bá mọ nǹkan tí àwọn olóyìnbó ń pè ní exile nǹkan tó yẹ kí wọ́n ṣe fún nìyẹn kó mọ̀ tiẹ̀ máa wọlé Brazil mọ́
0: bó ṣe wá burú tó náà
1: ó burú jù yẹn lọ because in the list prior to World Cup, that list also we pitch you by a political game. Ninu team yẹ ko si nkan ti Neymar wa ni World Cup ni year yi. Afi ta ba tun ra wa loku. There's nothing he was coming to this World Cup to do. There is like to ba je mi ati yin ni. Kini yardstick to won fi mu. Okay, itori e ma wo. Se itori Messi wa nbe. Itori Ronaldo wa nbe.
0: Awa fe je ko won na.
1: Itori awon dribbling won fe je ko won na wa nbe. But won wo performances gbogbo won si ni each club ati ni year yen. E mo yodun won ti big grandma mi ti o ti play last.
0: Juan Pedro to opo oni.
1: To je best striker won niyan. Best striker apart from nkan ti got ya go she sorry about that. Opo even pelu gbogbo goals ti got ya go ti oni fun se Brentford ni.
0: Yeah,
1: Brentford ko le start to ba je mi ni coach o. Ko ni le start ahead of Joao Pedro. Based on the kind of profile ti Joao Pedro ni.
0: Ewo awon ni oye o won ti wa ni isimi ranpe time of si hydration break lasiko yi nibi fese won se laarin orilede Spain ati orilede Belgium ohun na de lanfani lati ma mu wa si eti igboyin Eagle 7 Sport Radio 103.7 FM tafidi kale silu Abeokuta tin show olulu ipinle Ogun ni orilede Nigeria awon fese won se miran di o si ma lanfani lati ma te so waju tabansori nipa idije ife eye agbaye ko je tutumo ipe lana orilede France won ti no orilede Morocco pelu ami ayo meji si odo ni won fi le won kuro nibi idije ife eye agbaye leni orilede Spain ati orilede Belgium won ti jo wa lenu re baye won si jo ngba o de ntora won ko fe fi si bi kan ju ibi kan lo ni e ma nsoro nipa ife se won se ale oni bakan na to ba di ola e ma lanfani lati se ri ife se won se laarin orilede Norway ati orilede England ngege bi iyen na se ma waye lola Argentina ati Switzerland iyen na ma waye ni ola e de ma gbagbe o ti so di mimo saju fun yin pe eni ba jawe olubori lale oni laarin orilede Spain ati orilede Belgium ni yo lo koju orilede France eni to ba de wa jawe olubori laarin orilede Norway ati England ni o ma lo koju eni ba jawe olubori laarin orilede Argentina ati Switzerland oya o e je nte si o waju nipa ti awon iroyin loloko ojo kan nipa ti awon agbabolu n pada lati isimi ranpe tamo si hydration break nibi ifese won se eyi to n lo lale oni mo ti so di mo fun yin pe orilede Nigeria la tun ja seyin bayi te ma so nipa ibile won ti ajo FIFA sese gbe jade gege bi ati kowe re bakan na ifese won se ti o n lo lowo yi o da lori orilede Spain ati orilede Belgium opo awon mo Barcelona na wa ninu iko agba bolu orilede Spain ti a de ri pe won se dada pupo pupo e je kin tun fi idire mule fun yin pe Samuel Chukwueze ni Ruben Amorim ti so di mimo pe ohun osetan lati yonda re ohun ma se amulo agba bolu yi ni sa ti o n bo e ma gbagbo pe orisirisi awuyewuye lo waye lori oro Samuel Chukwueze ni pe o fe kuro ninu iko agba bolu AC Milan ṣugbọn ẹni tí ń ṣakọni mọ gba tuntun rẹ o ti sọ di mọ pé olúwa ni fi ṣe ẹ jẹ́ ká padà síbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Belgium Simon Onto láti ọwọ́ ẹ̀yìn orílẹ̀-èdè Spain wọ́n gbìyànjú láti wá Lame Yama lo waju yen gan owo asole iko agbabolo Belgium pictures owo e lo de si won de tin gbianjo lati to lowo eyin pictures o ti se be ball possession 55% fun orilede Spain adere fẹ daro laarin yen orilede Spain o Rodri Cruz Cucurella oda pada Rodri o tun gbiyanju lati to lato weyin Lame Yama won sawari re o dẹ tun so ru ki lo ma pe ru awon passing trivia passing kan
1: trivela
0: awon passing yen ko kin pe lowo
1: bend
0: lame yama nitori o de ti fi se iran lowo fun opo awon akegbe re lori papa ta ba nsoro nipa ru awon passing yen ki lo se leyi asole okay bena lo da wi pe o jebi that he wanted to lati owo eyin aban so rin pa orile Belgium Jeremy Doku Gabriel De Bruyne o wa ti Jeremy Doku.

0: 43 minutes plere. Ìṣẹ́jú mẹ́tàlélógójì níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Belgium. Ẹ jẹ́ ká sáré ṣojú òpó sílẹ̀ fún ẹ̀yin tẹ fẹ́ láǹfààní láti dá sí kí lójú wò yẹn pẹ̀lú bí nǹkan ṣe dé dúró lásìkò yìí 08126135740 òun ni ojú òpó tó dọ́dọ̀ tèmi. Kódà ẹ lè lo ojú òpó yìí 08077395056 08077395056. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Belgium ni ó ṣe ń lọ lásìkò yìí. Kí ni ojú wòye yín èyí tẹ́ ń wò ó? Báwo lẹ ṣe rí sí? Kí ni èròǹgbà yín lórí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí? Orílẹ̀-èdè Spain àwọn náà dẹ̀ ti ń gbìyànjú lamẹ yàmá Kubasi Lapote tuntun to lameyama ngbiyanju lati se kini yen I tari akoni mo gba fun iko agba bolu. Hello, ekale o.
1: Hello,
0: ekale oruko yin ati bi te tin pe.
1: Olúkọ mi ni Gòjú.
0: Kílẹ̀ ti korúkọ yín
1: sáà? Láti ìjókòó.
0: Láti ìjókòó? Kí ni èròǹgbà yín ni? Kí ni èròǹgbà yín lórí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí?
1: I feel safe to win.
0: Kílẹ̀ wí?
1: Orílẹ̀-èdè Spain ìgbẹ́kọ̀ọ́
0: mi. Ẹ bá jẹ́ kí Spain kí wọ́n win pẹ̀lú àmì ayò mélòó?
1: Àbí 1 àbí 3.
0: Ok, ọ̀yà ẹ jẹ́ ká wo bó ṣe máa rí. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ. Ẹ ṣe ìṣẹ́jú márùn-ún ni wọ́n ti fi kún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí 08126135740 08126135740 tàbí 08077395056. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Belgium òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Wọ́n dẹ̀ ti fi ìṣẹ́jú márùn-ún kún fún wọn. Hello, kí lè róǹgbà yín? Hello, ẹ̀kálẹ́ o.
1: Ẹ̀kálẹ́
0: sà, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
1: Àti láti àrò ni o.
0: Láti àrò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀yà kí lè ojú wòye yín nípa ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ.
1: Ṣẹ́rí jẹ́ nǹkan gbà yìí. Anybody's game o.
0: Anybody's game.
1: Because the way ti Belgium don fi react to first goal ṣe yẹn. Ó ti fi hàn wá pé Belgium máa dín ní second half. Belgium náà máa jáde fún ọgbọ́n. Pàápàá tí Lukaku bá wọlé. Kí o gbúrò kíṣà púpọ̀ nínú máàkì. Òun náà dè mí ṣe láti ṣe dàbí ẹni pé òun àti Dókù ní ni wọ́n já bọ́ lọ sẹ́yìn láti máa lọ sọ sóòkù tẹ́sán yẹn. Ìyẹn òde lè help wọn bìtọ̀ tó máa tún break down again.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó bẹ́ta kí the attack is the best form of defense. Ó bẹ́ta kí Dókù tún já wí ìjẹ dáadáa. Ìfẹ́sà náà dẹ̀ dó láàrin yẹn. Kíbù mí náà kó gbá attacking me. And gbogbo possession ti ṣe ní ṣe yẹn. Always the help. Tàbá ti wait the help. Anything that is Belgium náà wo one man in hand.
2: That's what we said.
1: But if they continue the way they are doing, soaking the pressure, they will break down again.
2: Yes, actually.
1: And they will be in the lead.
2: Yes, from the tactical.
1: Then they will begin to react. But I think the coach will tell them that all this soaking of pressure is not the best for them. Your partner, like you said.
0: Okay.
1: So let them open up the game. Let them widen the field. And give it to Finn as well.
0: Okay.
1: It's going to be a good second half.
0: Okay, thank you, sir.
1: I wish the better side the best.
2: All right, thank you very much, sir.
0: Thank you. Thank you, sir. 08126135740